0: ìbò ọdún 2027 ti bẹ̀rẹ̀ ní ìfowósí. Àwọn pẹ́ńṣọ́nà NEPA àti PSN ní Edo bèrè fún 350 bílíọ̀nù tó wà ní gbèsè. FEC fọwọ́ sí àwọn sátáláìtì tuntun. Orúkọ mi ni Olúwadámiláre. Ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà ní Ẹ̀kúnrẹ́rẹ́. Ìpolongo fún ìdìbò ààrẹ àti ilé aṣòfin àpapọ̀ ọdún 2027 ti bẹ̀rẹ̀ ní ìfọwọ́sí láti ọjọ́ 19 August 2026. Ọ̀gbẹ́ni Gọ́dé Okodua ti rọ àwọn olùdíje láti má ṣe àwọn ìlérí tí wọn kò lè múṣẹ. Ó tún gba àwọn olóṣèlú nímọ̀ràn láti dojúkọ àwọn ètò tó máa mú ìdàgbàsókè tó péye wá fún àwọn ará ìlú. Àwọn pẹ́ńṣọ́nà NEPA àti PSN ní Benin ti ṣe ìfẹ̀hónúhàn lórí owó pẹ́ńṣọ́nà àti gratuity tí wọ́n sọ pé kò tí san fún ọdún 25. Wọ́n bèrè fún sísan owó tó ju 350 bílíọ̀nù tí wọ́n sọ pé wọ́n jẹ wọ́n. Wọ́n tún sọ pé ọ̀pọ̀ àwọn ọmọ ẹgbẹ́ wọn ti kú nítorí ìṣòro ọrọ̀ ajé. FEC, ìgbìmọ̀ aláṣẹ àpapọ̀, ti fọwọ́ sí ríra àti fífi sátáláìtì ìbánisọ̀rọ̀ méjì tuntun ní Comsat 2A àti ní Comsat 2B sílẹ̀. Wọ́n máa ran àwọn agbègbè tí kò tí ní ìbánisọ̀rọ̀ gbòòrò sí lọ, pàápàá àwọn ibi tí ó ṣòro láti dé. Àwọn sátáláìtì náà tún máa mú ìbánisọ̀rọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ àti iṣẹ́ ìjọba sunwọ̀n sí. Níparí, ẹ jẹ́ ká gbọ́ àwọn àkòrí ìròyìn lẹ́ẹ̀kan sí. Ìpolongo ìdìbò ọdún 2027 ti bẹ̀rẹ̀ ní ìfọwọ́sí. Àwọn pẹ́ńṣọ́nà NEPA àti PSN ní Edo bèrè fún 350 bílíọ̀nù tó wà ní gbèsè. FEC fọwọ́ sí àwọn sátáláìtì ní Comsat méjì tuntun. Báyìí láti parí ìròyìn fún àkókò yìí. Ó dìgbà, Olúwadámiláre ni oníròyìn. Ẹ ṣeun fún darapọ̀ mọ́ wa.
1: All right, ladies and gentlemen, my name is MC Alamano, known as Enjoyment's Landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Esan Banacola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
2: Welcome to Sports Daily from Esan Banacola Radio. I am Big Billy. First from the local sport, the Book and Boots Foundation has trained more than 50 students in Scrabble as part of a grassroots initiative aimed at promoting sport participation and reducing inequality among children in rural communities in Ogun State. In a separate news, Usain Bolt has registered to play football for a veteran Sunday league team in Manchester. The 8-time Olympic champion sprinter is listed as a registered player for Wise Show. Visit FC on the Football Association full-time website. In another development, Ghana international Thomas Partey has joined Saudi Pro League side Al-Shabaab on a free transfer, signing a one-year contract with the club. The 33-year-old midfielder became a free agent after leaving Spanish side Villarreal, where he made 32 appearances during the 2025-26 season. This is the Beat of Sport from Asian Binoculars Radio. I am Big Billy saying do have a lovely day and God bless you all.
3: Welcome to Entertainment News from Asian Binoculars Radio, Uromi. First, the headlines. Popular influencer